0: àwọn ọkọlá rẹ̀. Yóò jẹ́ lẹ́gbẹ́ méjì ó bẹ̀ ìgbà kan sàlẹ̀ nígbà pẹ́rẹ́ kíkẹ́ lù ìpìlẹ̀ apá Emila Florida. Ṣé
1: sá.
0: Ṣé wúṣù mi ṣàtò bọ́lá mi ẹ sí á? Ìyá ìbí o sọ́ rúra fún wọn. Ṣé bí yóò bí làásì wà? Ó bá yóò yóò bẹ̀tọ̀ wọn. Ó lábọ́ lè tẹ̀lé gbọ́, ó lè tẹ̀lé gbọ́ nǹkan lọ́pọ̀. Ó kó sọ́ rẹ̀ pọ̀tábù rẹ̀ ṣe nǹkan lọ́pọ̀. Ló bẹ̀rẹ̀ pọ̀pọ̀ ọ̀nù wa, àyàn mi kú jà fọ̀fá náà. Wéré láti èyí sọ̀rọ̀ lẹ́gbẹ̀rẹ̀ yà ni à, ìyá púpọ̀ tó ọ̀bẹ lè náà. Mo tó ìgẹ̀ǹkẹ̀ ẹ tán bí ẹgbẹ́ ìgbè pé kèmí tó náà tán, ẹ láti ọ̀sẹ̀ náà nyàbẹ́, wọ́n rọ̀ tí ó rí kèké ọ̀rẹ́ káríká. Ẹ gbọ́dọ̀ sábẹ́ fara ń tọ́ sí
1: náà.
0: Bọ́ bẹ́ jẹjẹ nìkan lè jẹ́ ọmọdé ìgbà tó lè jẹjẹ nìkan. Ẹnu kò mí lọ ọ̀rọ̀ wa dẹ̀, mí jó pọ̀rọ̀ yòókó tó káká ní kí ọ̀rọ̀ gbú. Ibi a ní àdàdà wọ̀. Ṣé ó tọ́ kódo bàkásà ajá? Wá pọ́lé kóra wọ̀ lọ́rọ́. A tọ̀ ọ́ bá kọ́dọ̀ bí dé. Ṣé ní ẹ̀sìn lọ́sọ́ bí lágbà pẹ́rẹ́ wọn sì rò. Ní ọ̀sìn lọ́ wá ní gbàdà lọ lè ní abẹ́ tọ́ta sí àmọ́. Ṣé ní ẹ̀rọ tuntun lè Ọkọ náà yà dáka bẹ̀rẹ̀ òfò yìí.
1: Wọ́n ló
0: pé na pè kété á lè fò wa, ọmú fò
1: la. Ọmú fò la.
0: Lọ́kà ìjọba sí ẹ̀dẹ̀ kàmíọ́ sán. Ok, kété anínú ọ̀nà mi.
1: Àpè kankan dàbí tó ní dàpé ni.
2: Dàpé, ẹgbọ́n yàrá fífi jẹ́ ǹjí látọ̀ bẹ́ẹ̀ di. Ọ̀fẹ́ ta ẹ lè gbọ̀n bẹ́ẹ̀ náà ènìyàn dèvì ó lè ṣe gẹ̀ǹgbẹ́ o. Ẹ wọ́n àmìkẹ́ gbọ́ bẹ́ẹ̀ so. Ewé wọn lọ ní alẹ la home pa bẹ bẹ yelédo français gbé náà yevi yevi ne se français lo yelédo français gbé náà yevi po gbé sí àgbẹ̀ po français ndé pépé français on toi zé oho on tó ké se gbé on tó ké dona gbé a on va le do yovo gbé náà vio ne famille on va evi omi date wọnú olólùgbọ yẹn bẹ lóko fọn ro ejan wa bẹ n fọn ní eré achan àánà ṣe ìsìgbéwé náà rè yovode tẹlẹ pompo dọka egbe ko si are doyin na vio la home ne devi ayi school are ela kpla français gbe egbe ko si a doyin na vio la home kwa ele vevere doyin na vio la home e nyọsọ wube na be mi abe mi le do français gbe devi ọlára ṣe français la. No gbe school pade o la se français. No ka mi gba va be na be gbe si agbe français gbe gbe si agbe français gbe nde pepe pa français. Kaka ne de diam nyan pa biejere ka. O ya biejere ka. De diam nyan ke ni biejere ka.
1: Ton ami ni.
2: Bon no gbo me na eyan san frère fi a e la fuju. Mle normal o de e fi eduke me mi lo. Eduke me mi an to e a fi fi a mi an to cha mi se mi a de gbe an euro. Ba vi chuken ke mi se a, mi ma jo fiyan mi a vi o chan te te a. On tok po, e mle pompo le fi a. Zene ne mso, franse gbe so le chake a. Basi, nye mse nyuero va e junye me ve gbe. Nye mse nyuero. Mle oblije la va so, okwe a. A va so do so no chake nan chake nan chake. Ken gbebe la yi. Ba, e ke mi se vi chuken te te a. No ba a maton, ni son gran vinye be nan. Ne so, e nde a maton va nan ma. Et ton abe a ma twenty nene ma.
1: Nene, e yon biyo la kwe.
2: Ao.